lẹnu mọ torí wípé ayé fẹ́ sọ pé kò wá tó ọlọ́run ló pa àwọn lẹ́nu mọ́ o wọ́n fẹ́ dúró sí kò rí bá a ṣiṣẹ́ kán lè sọ pé ṣe bá wí fún un.

0: ẹnu tó mú káàjí láyọ̀ káàsù láyọ̀ dé. Ọbẹ̀ mi alágbára gíga lóde ọrùn o. Àbò lórí dáàdì mọ́mí àtàwọn ọmọ ìmá ìjọ wa lójú. Ó gangan lọ̀rọ̀ wáyé, òun gangan ni ọ̀rọ̀ wò tí ẹ̀ lè sún láláì. Gbogbo ilé ẹ̀fọ́ fájú ẹ pariwo go. Bàbá Lábíyamọ yín wọlé lẹ́ni ọjọ́ ìsinmi pásọfọ́ kẹyẹ mánà ni mò ń jẹ́. Lọ́ni ọjọ́ sẹ́ni ọba mi ọba ń kíjì yóò fún ìwà tọmọ rẹ ní sinmi o. Lẹ́ni ọbẹ̀ bẹ̀rẹ̀ fún ìrànlọ́wọ́ tó ká ojú ìwọ̀n. Lọ́ni mo wá gbàdúrà ẹni tó máa sọ ìwà tó lóore rẹ pọ̀ Ọlọ́run máa gbé wọnú ayé rẹ. Kí Jésù bá lè lo ìrànlọ́wọ́ Símọ́nì tó bá gbé àgbélébù. Màmá ò tọ́bi ju ìrànlọ́wọ́ lọ, Ọlọ́run máa rán ìrànlọ́wọ́ sí ọ. Olùrànlọ́wọ́ kílọ̀ kò yá lọ pàdé ẹ̀. Olùrànlọ́wọ́ kílọ̀ lọ́fẹ́ ó yá lọ pàdé ẹ̀. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ yá kó yí kàn lẹ́ni. Ìrànlọ́wọ́ tá ayé máa rò pé ó ti dẹ́gbẹ́ sí ó yí kàn o. Lọ́ni Ọlọ́run máa mú ẹ̀pàdé ẹni tó ní nǹkan tó ń wá tó ná wá nǹkan tó ní. Olóore tó ti kọ̀yìn sí ọ yóò padà kojú sí ọ. Òní bólóore rẹ yodì. Ilẹ̀ kò ní chúkẹ́ lẹ́yìn ọmọ rẹ. Apẹ̀rín bá ní jẹ fẹ́ yín gé ni jẹ kò ní gé ọmọ rẹ jẹ. Ọba mi àjà nílé àjà lóko yóò gbèjà rẹ níparí oṣù yìí. Ibi tó ti jìyà lórí ọmọ níparí oṣù wà bẹ̀ sí jọrọ̀. Jésù wípé parí lórí gé àgbélébù. Ìdààmú rẹ parí. Ajé ti parí. Àìríjẹ parí. Ayábọ̀ yan Ọlọ́run lógo. Àwọn rẹ́rẹ́ tí verse 51. Yẹ̀yẹ́ máa di ayẹyẹ nínú ilé yìí o. Abíyamọ ẹni tó rántí wa ní ipò ìrẹ̀lẹ̀ wa kò ní jẹ́ ká yọ fọmọ dààmú wa o. Omi ayé rẹ máa dun o. Ayé òní bomi rí ìṣòro ọmọ rẹ o. Òní chírí tọmọtọmọ nínú ọdún yìí o. Wàárẹ̀ ni fẹ̀yìntì. Wàárẹ̀ ni sábà. Òní payín kẹ̀kẹ́ lórí ọmọ. Ìnira wàhálà tí ìran kiri kò ní wọnú ilé rẹ o. Yọ́sì fọ́lùwà wà á jẹ̀rẹ̀ àdúrà rẹ o. Kànga yọ ọmọ rẹ ò ní gbé o. Ẹyẹ sí o sí o kò ní balẹ̀ òrùlé rẹ. Ẹyẹ gúnugú kò ní balẹ̀ ọlọ́jìká. Òní rọ́gùn kò sí dáta lójú yánjẹ̀ lórí ọmọ rẹ o. Ẹ̀gún májẹun ọmọ kò ní bà wá o. Ọfẹ́ ẹgbẹ́ mọ́mí jáde kúrò nílé lórúkọ jẹ́ kò ní jẹ́ lẹ́sẹ̀dí kẹ́ni wa. Òní wá sí ilébù tìrì àwọ̀ sọ́mọ dami sílẹ̀ ojú ìbùkún yọ̀rọ̀ sínú ilé yìí o. Èdè ayé kò ní mú ọ tọmọtọmọ. Ọ̀gẹ̀dẹ̀ ọmọ rẹ tó pọ̀ yìí kò ní pa àpọ́ bàjẹ́ o. Òní rọ́gùn pẹpẹ ìdùbúlẹ̀ jẹ́ wọn mọ́ o. Ẹ̀gún ìran di ìbùkún ìran látòní lọ. Òní rọ́gùn ọfà fìkúlẹ̀ ṣòfò. Òní pìtàn nínú ìyá o. Òní fi sá ẹsẹ́ jọ́jọ́ ọ̀tá rẹ. Ẹnìkan máa sọ kó ọ̀rọ̀ rẹ bá olóore o. Ayé òní lé olóore jìnà sí ọ o. Kànga gbígbẹ̀ ìdílé ó yá máa sun omi jáde. Aláìlẹ́nìyàn yóò yá gbẹ́ràn lọ́wọ́ òjijì. Òní rọ́gùn àdìmẹ́rù ibi lórí àwọn ọmọ rẹ. Màmá ti máa ń gbàdúrà ọlọ́mọ fún ọtí èmi máa yé mi lórúkọ Jésù. Òní ṣìṣe lórí ọmọ o. Ènìyàn ní mú ní mọ̀yàn wá pàdé olóore. Ayé kò ṣe é dágbé wà á múlé ti àwọn aláàánú. Ẹ ò ní jagun ẹ̀sán nínú ilé yìí o. Odi tó wọ yìí wàárẹ̀ èèyàn bá ọmọ padà o. Àìsàn 76 ní fi wàhálà ọmọ bà ọ́ nínú jẹ́ o. Àìsàn 77 ìmọ̀kímọ̀ kò ní jọ lórí àwọn ọmọ rẹ o. Jeremiah 31:15 ó ní pọ̀ rẹ́rẹ́ ẹkú lórí ọmọ rẹ o. Ọmọ rẹ máa pẹrẹgẹdẹ láyé o. Olọ́lá rí kò padà ní kankan mọ́ kò ní jẹ́ ìpín rẹ o. Ó ní tìrógó jẹun láyé. Má wo ago alágo ṣiṣẹ́ ìgbà tìrẹ náà máa dé o. Má fọmọ wé ọmọ ọmọ rẹ ògo rẹ máa jáde. Ògo ọmọ rẹ máa búyọ nínú ọdún yìí. Ẹ̀ṣẹ̀ àwọn bàbá ńlá wa kò ní dí wa lọ́wọ́ ìṣerere o. Mo ráyè mo sáfáyé ò ní ríjà ayé tọmọtọmọ. Job chapter 9:23 ìjàmbá kò ní bá olójijì lórí ọmọ o. Onídàájọ́ 5:20 ra àwọn ọmọ rẹ ò ní já lójijì. Matthew chapter 2:18 igbe sọ ní rama igbe kò ní sọ lórí ọmọ rẹ o. Zechariah chapter 30:6 ọgbẹ́ kílẹ̀ lẹ́yìn kò ní bà wá lórí àwọn ọmọ wa. Alukoro ẹkú kò ní yálé wa o. Wọ́n ní rọ̀ fọ́ ojúmọ́ ọmọ fọ́kọ rẹ jẹ o. Dádì iṣẹ́ yín máa lérè. Ọmọ máa ṣe fún ọjẹ. Owó bá dé dádì ọmọ ní pa ó tí o. Bómi ẹ lọ fọkàn balẹ̀ ọmọ máa tọ́jú rẹ̀. Ọmọ máa ṣe fún ọjẹ. Ayé òní yọgi nídìí àrò rẹ tó ń jò yìí o. Ẹni kòkó rẹ̀ yé olómọ̀ lọ. Wà á máa ṣe tọmọtọmọ. O ní gbági mọ́gí torí ọmọ rẹ o. Ọwọ́ ẹni bí òní ká ọmọ rẹ. Ayé òní kí ọdẹ lẹ́lẹ́lẹ́ fún ìbànújẹ́ lórí ọmọ o. O ní rọ́gùn sọ́rí lórí àwọn ọmọ rẹ nínú ọdún yìí o. Igi lẹ́yìn ọgbà wo òní wó lójijì. Ayé òní gbàdí ọmọ rẹ mọ́lẹ̀. O ní rẹpẹ̀tẹ̀ sójú náà ká o. Ibi tó yẹ kó o ti rẹ́rìn lórí ọmọ òní bẹ́ kó pàdé ń bẹ o. Ayé òní fi jọ ẹlẹ́yà sí gbogbo wa lọ́sẹ̀ lọ́jọ́ tó yẹ ká máa jójú ẹ̀ yẹ o. Ọmọ rẹ òní jẹ 10% ìyà nílé bàbá rẹ o. O ní rọ́gùn àwọ̀ kí lórí ọmọ. Mo sọ lọ́jọ́ ijó sojú kì í pọ́ sí kì í sí mọ́lá. Ojú òní pọ́ ní ilé alààyè. Ọ̀rọ̀ rẹ sì máa jẹ́ sọ́pẹ́. Òtù ẹjọ́ Olúwa dìpa nínú ilé yìí o. Orí ọmọ rẹ òní gbàbọ̀dẹ̀. Àwọ̀ kí lórí ọmọ kò ní jẹlẹ̀ fún ọ. Òní pàdé àìsàn. ayo ni towa ba mo re loju aisan sele ru ko ni wole were o ayo ni fo mo wa rubo ogun o ogun ayo ni fo mo wa lakalaka ayo ni se obi o se wo tomo tomo o a o ni guro eku nile yin o emi igberaga ko ni wo wa lewu o emi igberaga ko ni wo mo re lewu emi igberaga o ni wonu re emi re le yo wonu gbogbo wa ni woju olore mo re o ni igberaga ni woju olore mo re ani emi re le emi re le pa ko bi re soke loni o emi re le gbe mo re de bi giga ona ti nbe loke yi ma rara loruko jesu le oni yo o abi yamo o ni se lasan lori omo o ati ipo magogo lenu omo tomo wa lenu oro lawujo ti tara se mi eleyi la si gbu ateyin ko ni ja tomo tomo ba olorun gbo ise o ma jina fun oja ko de ni ju olenu o ajo bora re ko ni faya moto yen iwo na ma ara o fe la nile omo re o eni ti omo mo re ri ni to wa yen yo se lore omo ti nbe ni akatara yo ba laanu pade eleyi ti mo fe so ni agbara o won omo re ma toke wa gbalu gbajo lori awon omo re oju ayo ti gbogbo eniyan da sona ko ni ye o gbogbo wa lajo ni oju ayo lori omo e de wa sami eleyi eyin oni bede ase yi samodu o e ti se todu iloruko jesu e ti se temi gbogbo eyin you to pass yen a e ja se yori o e da se yori le weye oni ri damu o kan bale lori oyun yen layo lo ma bi agbo iya de gbo tomo anti oni bisi iloruko jesu ole ayo ma so ninu re olorun de ma jo loju o o ma ma ya o lenu wa binu toyin wa pe yin gbomo pon ninu ile yen se oni gbe ninu ile yen eyin mama oloja o ya be sita ina aye ko ni wonu shop re o oni fo lapitan ire ti wole yin leni be lo oluwa wi o ile ologo olora n gbogbo wa debe ogun oniru owo alatata fi tomo yo pada funa o omo re oni gbe ogun ka omo le o mama baba jesu oluwa wa engineer je ki ohun eni to fe so ri ye ko jade sita
1: mo dupe lawo olorun baba alabi amo pe o gberan lowo dide fun omo mi o gba shop fun
2: olorun gba shop fun
1: olorun gba shop fun o wa n wa iran lowo owo lati fi raja sinu tori fashion designer ni ale ana ni ko lo ewo lo so pe olorun ti gberan lowo owo lati de fun o ohun ti lo ra oja yen sinu shop olorun baba alabi amo ese o
2: ase jade gbogbo igba to ma n guro omo re olorun a ma fi olokan bale
0: si aro yin ni mo pe ni si ajoyo ti gbogbo eniyan ma mo so wet wa si church inu mi adu to barikele blue fisher ko wole gbogbo awon to ba nwo oko abo olomo to nwo oko mamisi program taro yi o je oloyun ojo ni bisi mamisi program taro yi gbogbo awon okunrin ta leto si onrere mamisi program taro yi ilo yibo jina ma mu passport ye bo iwo le ri kan abi ya mo to ba de ti nbo ma gbagbe touch light ye o adura ta fe fi gba ni wipe anitana wo boji omo bole ni dale mo to wa ni segun ota logun state so fo olokada ko gbe lo si church awon mo fakeye cac ago mefa ni gbogbo eniyan ti debe wa jeun omo o ara ta ro ya ma fi sori igbedidi otun papa lori awon omo wa daddy ati mommy pati uko kere pati uko pato iwo fi ranse o se tewo gba olorun yo ran yin lowo o eyin ara ile mi olorun ko si mi wipe sojita fe se ni august 2 pe gbogbo nkan ni ki fi ru awon omo olorun wipe ojo kan logun bere ojo kan na logun pari na won ni omi oroke merin ni ki sare seto re ki nderi pe gbogbo awon omo olorun to bo wa soji yen lori gba ororo majemo ojo ebi eyo kankan na ni kan fun abiyamo kankan ilu kilu se ma bo ni sangwater to ba ti de under bridge sangwa bi to gate kan so fo olokada wipo na si saint michael stadium ni ota olorun baba alabiyamo o aye lo wa
3: hello hello prophet 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 fakeye emmanuel ló máa gbé jáde first bank.
0: abiyamo a ò ní máa bọ jẹ mọ.
4: From Lagos, this is
5: Jordan. 105.5 FM.
6: This is Jordan 105.5.
7: Station with the voice for

0: lórúkọjọ́. Ọ̀gá yẹn wípé ìgbà tá a ṣiṣẹ́ chair.
1: Ó
0: ní lòun tó mọ̀ pásò nípò
1: yìí.
0: Ó ní láyé jọ tó délé ayé. Wọ́n á fi nǹkan rẹ lọ. Ìyàwó ẹ̀ bú sẹ́kù. Ó ló fẹ́ mọ́ sí olóṣèlú. Fi ọkọ̀ òun mọ̀ ní stéètì wọn. Wọ́n kàn mọ́ sèlérí
1: fún.
0: Ní kété tààrà
1: chair.
0: Ní last year. Wọ́n lọ mú un lẹ́nu. Àbádé àṣàpẹ́ wọ́n bà ẹ́ jẹ́ ni. Gbogbo ẹ ní tán náà sí ọ láti bá tiẹ̀ jẹ́ pé kí tí wọ́n lè dá my God ọ̀run dẹ̀ máa ṣèdájọ́ gbéra ńlẹ̀ o mo ti sọ fẹ́yìn ara kúrẹ́ mo ti gbé iyọ̀ yẹn fún wọn mo dẹ̀ máa wà lórí fún pẹ̀lú
1: yín
0: tí n bá ti ń kúrò ní Ìkòròdú Ìkòròdú làárọ̀
1: yìí
0: àárín aago méje sí aago mẹ́sàn-án mo ti wà lólo mo gbóhùn olúwa ni. Pé ọjọ́ ìdápadà ògo torí wọn a máa gba ògo fún ẹlòmí gbogbo bí ẹ gba ògo rẹ lọ a dá padà gbogbo branch tó kù ẹ rí pẹ́ wà ń
1: church
0: àwọn tó máa wọ̀ láìn jọ mo bẹ̀ẹ́
1: kó
0: connect online mo máa wà live lórí
1: Facebook
0: tí n bá gbóhùn olúwa mo dá mọ̀ I know many years that God has been using as a living prophet mo dẹ̀ mọ gbogbo ipá tó ti sà lórí mi àti iye price tẹ̀mí náà pé láti di ipò imú ògo tó ti ń tàn yìí more than 20 years ni mo ti wà lórí platform tí ọlọ́run fi mí hàn ayé ò dẹ̀ gbà mí wọlé ọlọ́run ò dẹ̀ jẹ́ ń lọlẹ̀ mo máa ṣírí tí n bá rí olúwa mo dà mà ilé rẹ ló yà báyìí. Gbogbo tó bá bẹ ṣe láàárọ̀
1: yìí
0: tó bá wà Lagos
1: State
0: lọ pátì bàbá mi ló sọ fún mi wípé òní o ológo gbogbo ni 6 a.m. to 10 láàárọ̀
1: yìí
0: Ìkòròdú
1: ní
0: low cost bus stop níwájú low cost
1: yẹn
0: ó ti ráwọn ẹ̀tọ́ tún wọlé níbi ọgbà mẹkáníkì
1: yẹn
0: ohun olúwa ń sàrà o ó ń mi agéjù ó ń ní ọlá ńlá ohun olúwa ń bẹ lórí omi púpọ̀ iwájú olúwa ni àwọn òkè yọ bí ìdá ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kágbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayé ayé kí ọba ògo kó wọlé wá gbogbo ògo tó gbà lọ padà wá padà wá ẹnjiníà kí ló lóun nílòkè ẹ bu omi lẹ̀ wòlíì ń bọ̀.
2: Orúkọ mi ni Rose Akande. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ dádì. Mo dúpẹ́ lọ́wọ́ mo tẹ̀sí kọ́kọ́ dúpẹ́ pé mo tẹ̀ rí wọn face to face báyìí. Mo ti ń gbọ́ nu rédíò mo ní ọjọ́ kọjọ́ kò máa rí dádì yìí.
3: Èmi gan rí yín lénìí.
2: Dádì wo ti rí yín lénìí inú mi dẹ̀ dùn.
3: Èmi gan gan rí yín. Ẹ̀dá ti
2: dá sí báyìí wípé gbogbo ìṣòro tó wà láyé mi gbogbo ẹ̀ ti ṣẹ́.
3: Ẹ pàtẹ fún Jésù.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run that àti kan Saturday àbí Sunday wọ́n ní pé ká dìde ká wá yí àwọn tí ọmọ ìbá níṣẹ́ kó wá yí ní ọ̀tà wọ́n wá dìde.
3: Ok tí mo náà graduate tí o ṣiṣẹ́ lọ́wọ́
2: mi. Bẹ́ẹ̀ni sà.
3: Tẹ́yìn kan fi jáde fáwọn ọmọ yín.
2: Bẹ́ẹ̀ni. Mo dé láwọn graduate ìyáde ń jẹ mí. Mo dé àwọn Ọlọ́run báwo ṣe fẹ́ ṣe kó ti sunkún sunkún sunkún. Àwọn ẹbí mi gan owó tiẹ̀ rí sí kọ́kọ́. Mo náà wá dìde. Ẹ̀mi náà wá yípo inú ọ̀tá mi tẹ̀kí ní píṣọ̀ wọn dání. Ọmọ tí mo tẹ̀ gbé wá gan òun ló fún mi ní asẹ̀tì wọn pé píṣọ̀ wọn wà nínú bẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàtí mo máa dé lọ́jọ́ Monday. Àwọn ọmọ méjì tó ti ń wáṣẹ́ kiri Ọlọ́run kò pè wọ́n pé kó máa bọ̀ pé iṣẹ́ wọn ti bọ́ sí o. Ẹ bá ń di hallelujah.
3: Àwọn méje lórí iṣẹ́ lọ́jọ́ kan.
2: Àwọn méjèèjì. Dádì mo dúpẹ́.
3: Mo pàṣẹ.
4: I command.
3: O tó ti fòmijé wá kiri.
4: What I've been looking for with tears.
3: Àánú yọ̀ǹda ẹ̀fọ́ ẹ̀.
4: Amen.

0: me madakasa beluasa eke a meeting be agwara mi
1: that's been in my body
0: tiki logo
1: that doesn't use the word
0: jade emi eru jade emi aisan jade o control lodi si ori re ninu agwara mi o control lodi si oke jade loluwa wi lọjọ ìtúsílẹ̀ ẹ̀mí inú ẹ̀ wá kẹ́ ó dẹ̀ ṣubulu ó wá pariwo òun ni lágbájá orogún ìyá ẹ̀ ló gbé ara ẹ̀ sínú
1: ẹ̀
0: tí olóore bá ń bọ̀ yóò
1: lè padà
0: wọ́n wá gbé orí rẹ̀ sínú ẹ̀ ọ̀gá ayé burú
1: ẹn
0: tí ò bá mọ̀
1: aró
0: pọ́lọ̀ ló wíkẹ́ wọ́n lè gbé ẹ̀mí apẹ̀rẹ̀ sínú
1: wani
0: apẹrẹ kì í pa
1: mi lọ lẹ
0: ọgá my 29 years in ministry
1: ọdún mọkàndínlọgbọn mi ṣe
0: ránṣẹ I have seen káàbà ló bọ sọ kí ló ń gbé ẹgọ ara mi lọjọ tí ẹmí ẹjẹ lára tí
1: yẹ
0: ó wà lamẹríkà dé
1: ni
0: wọn rántí ẹ
1: she was remembered
0: ẹnìkan gbúdọ̀ rántí
1: ẹ
0: ohun tó ń gbé lára mi tí ò jẹ ń gbé rí wà ní nọdà. Sotele taboro nton gbe lara ti oje ogberi ti oje ojo ologo ina dapo mona ko gbe jade enikan nibo mo se fe gba
1: pada
0: for Samuel 30 abale mosula won ti gba ti
1: David
0: na ko to ti ogun de mo fi so fun e pe ti ogun mo ngba lowo
1: yi
0: mo so lori esan lana leni mo sọ lórí ogo ọlá ọjọ ajé
1: máa
0: sọ lórí ìbùkún kò yẹ kó tòṣì
1: wọn
0: gbà lọwọ
1: ẹ
0: kò sọ ọmọ tuntun tàbí
1: tí
0: ayé kìí tayẹ
1: lọ
0: ẹ ibùkún jẹ

0: You need tea back. 00 32 39 37 01. Again, you need tea back. 00 32 39 37 01. Freedom Apostolic Revival International Ministry is the name of that account. I can use our first bank account also. First bank account is 20 14 65 1906. Again, first bank account 20 14 65 1906. Ojo Sam Omoloju Jesu is the name of that account. For advice and details, call us on 081 123 2 in 5 places. I can use 070 81 16 4090. Happy Sunday.
1: Mo sọ tẹ́lẹ̀, ìgbìyànjú ẹ̀ ò ní já sásán. Wọ́n rọ́gùn ẹ̀ lò. Ọ̀gá gbéra o. Orí pẹ̀mí ò ń tẹnu mọ́rọ̀
0: báyìí.
1: Tó bá wà Lagos State.
0: Ìfẹ̀ Lagos State.
1: Òróró wà ń lẹ̀ fún
0: yìí.
1: Tí mo máa fún gbogbo ẹ̀ tí ò tí gbọ̀rọ̀ lọ́wọ́
0: mi.
1: Láàárọ̀ yìí. Tí wọ́n náà máa kọrú
0: pẹ̀sì.
1: Àdúgbò yẹn máa ń kún.
0: Tètè
1: gbéra
0: ní
1: a tún pàdé lórí ètò
0: ìlànà
1: wòlíì samuel
0: adébáyò
1: ojú
0: lorúkọ
1: mi tó wá fẹ́ pé
0: sọ
1: pé bàbá
0: ọ̀tọ́rìtì
1: àríra lọ́la
0: gbogbo
1: ẹni tó bá rí sọ fún wọn pé.

0: 105.5.
1: Station with the voice for entrepreneurs.
2: Bẹ́ẹ̀ni o, ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní Ṣebí Ọba International Power Line City, kilometer 54, Lagos Ibadan Expressway, Rufuwapẹ bus stop ìpínlẹ̀ Ogun, pẹ̀lú ìfàmì oróyìn ọ̀tún bàbá Ṣebí Ọba. Ó máa ní agbára sá 24 hours marathon prayer. Ẹ tú yáyá máa bọ̀ fún ti parí oṣù kejì.

0: Jesus ami
1: ami de ma si se agbara o awon kan be ti ami ma tuwo sile ni ayajo oni on the 26th of July 2026 egbo mi sa emi so tele bi woli gbogbo igbe ko gbese to wa mo pa ni ase ni oruko Jesus o ya jade wa awon gbese aimadi ani mo mo bo se nawo ye o de digbese lo so lorun won ko fo apamo o mo gba to na o yo de de de owo digbese won ko fo ko vitaja owo ye de tan o yawo pelu owo gbese de nbele in bo gbese ti wa o nsise o ngba salary gbese ko le bogo yi lasako emi ni gbese igbe ko kan ni awon aye na ma fi yo yin lenu gbogbo to ba ri mi gbo mo duro mi o da duro mo nsoro be ni mi o da soro bi ami re ba ni tumo mo pa ni ase gbese re pare emi gbese mo pa lase mi to wa o ya jade bi be ni wi pe na saju olorun o de ju awon ota re mu mo pa ni ase gbogbo emi gbese o ya ma pare ba e ma pare ni pare wa power re bi atewo wa power pa wa so pe emi gbese jare lowo mi emi agbana jare lowo mi
2: emi agbana jare lowo mi
1: o fa agbana jare lowo mi
2: o fa agbana jare lowo
1: mi in the name of Jesus gbogbo eni ba gbo ohun yi to the share program ye mo duro bi ko ati iriju olodumare mo so tele si aye re gbogbo emi igbese na aye re o me ma jade bayi
2: amen
1: jade
2: amen
1: jade
2: amen
1: jade
2: amen
1: jade
2: amen
1: jade
2: amen
1: jade
2: amen
1: jade
2: amen
1: in the name of Jesus
2: amen
1: aye adide
2: amen
1: wa de se bi oba
2: amen
1: Jesus oluwa wa
2: amen
1: mo ki gbogbo eyan mo olorun jake jado agbaye ni gbogbo je ba ti gbo mi je alafia lo ko wa pelu yi mo de gbadua loruko Jesus o ma ni testimony
2: amen
1: oruko mi o yi pada apostle ati woli Mustafa Solomon lati jo sino Cambodian church land of reality to lo jo wa ni gbaremo ibiobi airport area ni ribana to ba nbo lati Eko lati Abekuta lati challenge lati ring road to lo sona Ewo road to ba ti de ore meji agugu wa bonle sopo lo se bi oba to ba wa mu ba to ba ti de ore meji agugu jombe bi okada abi marua sopo lo se bi oba wa li de debe ni gbogbo jo program bi ayajo ojo se bi bayi wo ba oko fe to ma gbo ayafi to ba gba lakia wole to ba je junction airport sopo lo se bi oba okada ma li de debe gbogbo duro oruko Jesus ogbo ra jade
2: amen
1: to ba ti di bi ojo mefa bayi ipade la 24 hours to ma se re ni camp wa o ma waye mo ti kede fun tele pe mo ma fun oni ororo isegun pambele kini mo pe ororo isegun pambele ya ororo isegun wa o le ma ti gbori enu woli na lo ti ma gbo woli lo ma yanana na e bo se ri bo se se ati ise to ma se ninu aye eniyan agbara kan lo de o agbara kan ni o tu o mo gbadua loruko Jesus ninu igbeko to wa ati ose loruko mo gba pe mo so fun o pe to ba ti nbo mo ya wo edani mo ko edani e wa pelu awon omo yin e fi oju won mo bi kan pe ni adua nibi bi adua ti ngbona ha e gbo mi sa bo ba le ti nbo wa ti get ready pe o get omi oro ati omi ra pada yen get e eyo kan ni o ti wa noke kan leyin eyi ni wa fun e lororo to ma da si ma so fun o bo ti ma se to fi bo ogun to nja ni ke fe pada eyan ni o ni gba mo gbadua ni igbeko awon agba o ya jade wa in the name of Jesus ni awon ojo se mi bayi mo saba ma wa ni igado be ni Sunday yato Sunday akoko ni mo ma wa ni Ibadan mo awon Sunday tuku mo ma wa ni igado laaro e ba ma wa ni igado agun mefa bo program ti bẹ̀rẹ̀ ó dẹ̀ máa ní agbára sá lásù ìgádò road ò tẹ́ bus stop ó máa ní agbára gbọ́mísà tó bá ti débẹ̀ sọ pé ṣe bí ọba lòún lọ òṣìṣẹ́ tí ò mọ bẹ̀ iṣẹ́ agbára máa ń ṣẹlẹ̀ ìtúsílẹ̀ ìdáǹde àwọn èèyàn máa ń ní ẹ̀rí púpọ̀ mo gbàdúrà lórúkọ jésù ògo rẹ̀ ajáde tó bá wà ní gbogbo agbègbè ni mo ń pè ọ lónìí sínú ìpàdé ńlá yìí láàárọ̀ yìí ó máa ní agbára sá lórúkọ jésù máa rà ló gbà ẹ wá gbọ́ eléyìí ní gbogbo branches wa pátápátá yá mo mẹ́nu kan lánàá pé tó bá ń lọ a máa fi òró sí ọwọ́ rẹ ẹ̀mí gbèsè yẹn gbọ́dọ̀ jáde gbogbo ẹ̀yà bíyámọ́ mọ́jà ìdáni ó máa ní ìjà yẹn bẹ́ẹ̀ ni ó mọ̀ rẹ ó gbọ́dọ̀ pọ́n dalẹ̀ ni wọn ò gbọ́dọ̀ jábọ́ lẹ́yìn rẹ mo gbàdúrà gbogbo abíyámọ́ ìka tá sájà máa yà tára wọn fẹ́ bá ọjà ó lórúkọ jésù ọlọ́run agbèjà rẹ ọlọ́run gbèjà rẹ olúwa gbèjà rẹ olúwa gbèjà rẹ olúwa gbèjà rẹ torí pé sọ pé ìjà yé tèè.

0: sọ pé ìwọ gbèsè láyé mi.
1: ìwọ gbèsè láyé mi.
0: mo dágbére fún ọ.
1: mo dágbére fún ọ.
0: fàyè mi là.
1: fàyè mi là.
0: oyè oyè oyè oyè oyè.
1: lórúkọ jésù. lórúkọ jésù. lórúkọ jésù. ẹni lọ.
0: mo pàṣẹ fún ọ. lórúkọ Jésù ti Nazareti.
1: lórúkọ Jésù ti Nazareti.
0: jáde. oyè àdúrà.
1: lórúkọ Jésù. lórúkọ Jésù. lórúkọ Jésù. ẹ̀mí lò.
0: ẹ̀mí gbèsè àti àìní dada.
1: amen.
0: in the name of Jesus.
1: amen.
0: ayé máa dìde.
1: amen.
0: wàrà ànúgbà.
1: amen.
0: jésù olúwa wa.
1: amen.
0: ọ̀rọ̀ tó tẹnu wòlíì jáde àṣẹ wà bẹ́ẹ̀ ọlọ́run ló fún wọn ní àṣẹ gbọ́mísà à ń pé kíníkan ní àjàgà mo ti sọ fún wa láti jẹta nípa òwúrò àti jẹrin pàápàá òwúrò jẹ́ tó ní agbára sà ohunkóhun tá a bá pè ní àjàgà ọwọ́ òróró ló ka jẹ́m bẹ̀rẹ̀ níbi ẹsẹ̀ àjàgà fẹ́ nìyẹn ẹ̀mí ò sì àjàgà ni ẹni tó bá gbé wọ̀ ìbá ní agbára ìbá ní ọgbọ́n ìbá ní ìmọ̀ kó ló bó ló máa já sí máa fẹ́ sáfò nọmba wà nọmba tù òun náà ní ìbẹ̀rù bọ́ ọ bá bẹ̀rù ẹ̀mí kan ní àjàgà ni ẹ̀mí kan bẹ àjàgà ni àdánidúró yorùbá ní àdánidúró lórí gbèsè òun máa dá ẹ̀dúró ní sá kì í jẹ́ kí ìrìnàjò yá ẹ̀mí ìjákulẹ̀ ẹ̀mí ìkùnà ẹ̀mí ìfarapa tí ẹ̀mí ẹ̀mí ìgbèsè àti àìní ẹ̀mí burúkú ni wọ́n náà àwọn wo ló wá lo agbára lórí àwọn èèyàn tó fi sọ ènìyàn dẹni asán láàrin àwùjọ ẹmí òkùnkùn ni àwọn ẹmí òkùnkùn ni ẹwà gbọmísà ẹgbọn tí kọlọsẹ wí ní orí kejì lọka kọlọsẹ orí kejì ẹsẹ kẹrin àti ìkarùnún jésù nìkan ló lágbára láti ṣẹgun gbogbo agbára òkùnkùn lórí àgbélébù tó wà ló ti ṣẹgun fún wa ẹwà gbọmísà nípa agbára yìí ni mo ti bù jáde nínú ìgbèkùn tó wà àti àjàgà tó wà àti ọsílẹ. in the name of Jesus. òun náà ló lè sọrọ yẹn dominera kúrò lọ́wọ́ àwọn agbára yìí yohanu orí kẹjọ ẹsẹ̀ kẹrìndínlẹ́ni ogójì gospel according to st john chapter 8 and verse 36 òun ni nítorí náà bí ọmọ bá sọ yìí di ominera ẹ di ominera ní tòótọ́ nítorí náà mo pàṣẹ ní orúkọ jésù ẹni tó rán mi níṣẹ́ àjàgà tí ń bẹ lọ́rùn rẹ gbèsè tí ń bẹ lọ́rùn rẹ àní àṣẹ àgbàna tí ń bẹ lọ́wọ́ rẹ tó o bá lè fòsọkẹ sàmí mo pàṣẹ mo yẹ jáde. in the name of Jesus. tí ayé bá fẹ́ gbé kan wọ̀nyí dé nọmba one wọn kò dọ̀nà yẹn ru tábàjọ́ kò dà ọ̀nà yẹn ru kìíní yẹn ò ní yé mọ́ wọn àmọ́ òwe kí ni kí n ṣe ibo ló ti wá kí ló fà á kò ní yí ọ ẹnìkan ṣe gbéyàwó kó tó ṣe gbéyàwó ó ń ṣiṣẹ́ ó dẹ̀ rí owó ó dẹ̀ ṣe wedding ó dùn ó ní arinrin ṣùgbọ́n ní ìkẹyìn gbà tó parí ìgbéyàwó tán kí ló máa ṣẹlẹ̀ wọ́n ṣàkí ẹ̀ bí tó ti ṣe ẹ̀mí yẹn dé nìyẹn àjàgà ni bẹ́ẹ̀ ni àjàgà ni mo wá láìkì mọ̀mọ́ yẹn gbogbo ẹ̀yà bíi amọ̀tẹ́ ń gbàdúrà ẹ máa jẹ́.

kòríè. Pákìrì mẹ́sàn sẹ̀lé orí rẹ̀. Ìrì owó, ìrì ìtura, ìrì ọmọ, ìrì fisawọ̀ lóyìnbó, ìrì ọrọ̀, ìrì sọdí nílá, ìrì ìgbéga, ìrì láti gbàwé ìgbélú, ìrì láti dé ipò tó fẹ́. Ó máa ní testimony tó kọjá bẹ́ẹ̀. Ìfàmì orúrú yàn tó ń ṣiṣẹ́ àmì àtiṣe ìyanu nínú ayé oníkojúkò káàkiri àgbá.

0: nkan lo ma wu mi ki gbogbo eti to ba gbo mi lale ki won dimu ki won de gbianju ati sise lori e pe gbogbo eni to ori laye yi to de eyan to dide o ti si enikan won le ma so fun e won le ma je ko mo gbogbo eni to ori to je eyan to de bi giga ti aye faye fun lati ri aye won lo ti won ri aye won se ninu aye ti won wa ti won de ri aye ninu aye ti won wa ti aye o ha mo ti aye o le mo ti o de wi pe ti won ba daba kan abaye ma se won ni asopo pelu agbara kan to je wi pe o le wo ire wa ba won nibi kibi ton ba wa otito ni mo so fun ijinle de ni pelu oloye lo le gba oro mi lale yi ati awon to ba ni laakaye awon lo ma joko tan ma joko ti oro mi lale pe ilago gbene debi kan ise ko gbene debi kan mo so fun won loni ni church pe gbogbo ise ti ni olorun so mo ere bi eniyan ba nsise to nlaagun ti o ba ti mu ere wa a je wi pe nkan kan ti so mo ise ye to je pe ki ise ye ko di ohun ti o lere edo lale yi gbogbo eyin te ba n gbo mi edo mo fe ke gbadua pe gbogbo ohun ti ise eyin so mo ti o je ko lere ni oluwa ko ja mo mo pe sise sise ni opolopo to n gbo wa olorun mo ti rin ninu aye yi mo de orilede kan to je pe awon kan o feran ise rara won ma like kijoba won ma se nkan fun won bo lapo odo wa bayi mi o ri ko wa confident fun awon even awon obirin wa o wa confident fun won kan joko mo ri obirin to lo n ya owo ko le fi bere owo ko na sa ni nkan to n se be mo de orilede kan to je pe awon obirin won so won jide joba mo ma fowo be won ni mo ti debi kan to je pe ijoba n be won ki won loyun mo wa ni orilede kan lojo kan mo minister mo wa pe awon couple kan pe kan jade won lawon o ti bimo mi igba wo le ti marry won ni 10 years ago ah mo wa be e ti ya gan ni ye won ni no we decided not to have baby ijoba wa n be won pe okay ton ba bimo awon ma fo won lowo to ba de bi pe o wa laba bi ta wa yi to n laagun to n gbiyanju to n sise to de je wi pe gbogbo ise ko yo ere gba mi gbo won ti so e mo majemu kan to ni agbara o na n pe ni majemu agan gbogbo aye to ori to dide gbogbo eni to ori to je eyan gbogbo eni to ori to dide to je eyan won sora won mo majemu kan o le ma mo àwọn gangan le má mọ̀ bí májẹ̀mú kan ló gbé àwọn mo rí bàbá kan olúwa sọ fún mi pé ṣe ló dalẹ̀ májẹ̀mú ẹ̀ o ló jẹ́ kí nǹkan bàjẹ́ lọ́wọ́ ẹ̀ olúwa kí ni májẹ̀mú ẹ̀ olúwa ni ó máa ń tọ́jú àwọn arúgbó kọ̀ọ̀kan ní chọ́ọ̀chì ẹ̀ pé ìgbà tí ìyàwó ẹ̀ ti convince ẹ̀ pé kó má tọ́jú wọn àdúrà àwọn àti májẹ̀mú àwọn arúgbó yẹn òun ló jẹ́ pé ọ̀run kò dè mọ́ bíbélì wípé ẹnikẹ́ni tó bá fún tálíkà ó ya ọlọ́run yẹn ni pé ó lóun ọlọ́run lówó ni olúwa wípé gbogbo ìgbà tó ń lóun òun lówó òun máa ń san ilé fún ṣùgbọ́n ìgbà tí ò ti yá òun lówó mọ́ òun náà ló jẹ́ kí iṣẹ́ òun bàjẹ́ alẹ́ yìí ibi tó bá ti ń gbọ́ mi mo kí ẹ̀pọ́ ẹ̀pọ́ alẹ́ ẹ kú ìsinmi òní lágbára lọ́wọ́ ọlọ́run ọ̀sẹ̀ yìí á dùn fún ọ ọkàn á balẹ̀ lọ́sẹ̀ yìí olúwa yóò ṣí ọ̀run ìrànlọ́wọ́ fún ọ lọ́sẹ̀ yìí ó mọ̀ pé mo sọ fún ọ pé bí ènìyàn ò bá ní ìmọ̀ ohun tó fà á tí ayé ẹ̀ fi lè yí padà á kàn máa dàgbà á máa ṣiṣẹ́ ayé àdẹ̀ máa lọ gbà mí gbọ́ bí èèyàn bá ti ń wọ 50-60 tí kò bá ní àyípadà nínú èrò ẹ̀ tó bá ń ṣiṣẹ́ lọ omi gan ni àwọn ọlọgbọ́n ò gbé wọ́n pe ọkùnrin kan ní Zig Ziglar òpàwé òyìnbó ni ó sọ wípé ìwà òpè àti omi gan ni ó ní kó máa kọ̀tínú pé ṣe kan náà kó máa retí èsì mí ìwà òmùgọ̀ ni ó pè ní ìwà ṣe èrè pé ṣé bó ṣe ń jí lọ bí iṣẹ́ yìí ló rò pé ọ̀nà náà máa là ó ní òpò pé gòbẹ̀ta lọ́jọ́ kan ó ní lọ́jọ́ kan ó rò pé ẹnìkan máa kàn déédéé dé wàá pàdé aláàánú lọ́jọ́ kan bẹ́ẹ̀ kọ́ láyé ṣe lọ ayé ò lọ bẹ́ẹ̀ ìwọ ló máa yí ló máa tú ara ẹ nibi ton so e mo je ma gbadura fun ninu ilagun ti o lere ton so e mo bi baba mi o tu o lale pepe ase danu ti won so e mo ti olorun mi o tu e lale o mo pe gbogbo igba ni mo ma fi oro gideon ni si apejuwe fun o bi gideon ni se je bi lori olorun se wa lori gideon to bo se je alagbara to bo se je akikoju eniyan to bo se je eni to le se to awon agbara kan wa feasible ton ma fi se sofo tori baba e ti so mo pepe kan ma je mu kan to fi se ni sofo o ni won ti fi aimo kan so aye gideon mo afi gba ti asiri tu toluwa ni pe ko lo wo pepe ye igba to wo pepe ye gbogbo awon to se tele ti o lo e kan soso to fo fere awon 300,000 eniyan lo pejo si lati ran lowo mo wi loruko oluwa lale ibo ti nlo mo ja oni pepe agan ti o je ko ri ran lowo pepe ti o je ko ro lore awon agbara majemu to so opo mo ti o je ki eniyan gidi o wa si odo e oruko jesu olubala toluwa ko ja e afi ki olorun ko shift aye e tori adua ti mo n gbadura fo lale oni won pe ni adua divine shift oluwa ma gbe jade kuro ni okoko o ma gbe sinu imole o ma gbe jade ni corner o ma gbe si gbangba o ma gbe jade ninu ahamo o ma gbe si bi ti aye ati gba e egbo eleyi sa adua jabesi ni o ba jesu agbegbe mi di nla ti aye mi ko ma ri iponju mo o di ojo to ba jade kuro ninu iponju o to ri ona lo iwe samuel ori kini ese keje so wipe oluwa lo ma n gbe talita dide latori atan lati lo joko pelu awon alade until there is a definite shift laye e afi ti ayipada kan ba wa ninu emi ninu aye e bi nkan to le yipada ninu ara bo ti n lo lose yi ki oluwa ko mu ayipada wa ki oluwa ko yi igba re pada mo gbe e jade ninu ibi to gbe e si ti o je ko ri olore mo gbe ẹ jáde níbi tí wọn gbé ọ sí tó jẹ kó rí aláàánú mo gbé ọ jáde níbi tó gbé ọ sí tó jẹ kí ìrànlọwọ dé bá ọ kí agbára ọlọrun kó gbé ọ jáde kí ọwọ ọlọrun kó gbé ọ jáde kí ẹmí mímọ kó gbé ọ jáde bó o bá ní orí ọfẹ àti gbọmi lálẹ jọ kankan fi gbàgbọ ṣe nǹkan tí mo fẹ sọ fún ọ mo fẹ kó o ní shift mo fẹ kó o sọ ara ẹ kó o kàn sọ consciously mo já ara mi kúrò nínú májẹmú tí ò jẹ kí sẹmi ó lérè bẹẹni oluwa mo já ara mi lára májẹmú tó jẹ pé a kàn ń ka ọjọ mi ò rọnà lọ bọmi dáadáa sà tó bá jẹ wípé ò ń ṣiṣẹ o dẹ fẹ di ńlá jọ mo fi ọlọrun bẹ o iṣẹ nìkan kọ ló gbé èèyàn bẹẹni gbogbo àwọn tó bá dẹ ní àsopọ láyé wọn ti kọkọ ní àsopọ kan ní ọrun kó tó di pé wọn bẹrẹ sí ń pàdé èèyàn gidi o lè mọ èèyàn gidi o lè mọ olówó o lè mọ ọlọlá o lè mọ àwọn ènìyàn bọ bí àbáṣọ ẹ pọ wọn lè máa ràn ẹ lọwọ dà bọmi dáadáa wọn dẹ lè ràn ẹ lọwọ ó jẹ pé ìrànlọwọ tí wọn máa ṣe fún ẹ ó máa jọjú láyé bóluwá ti ń bẹ tí ẹmí ẹ ń bẹ ọsẹ tó ń lọ yìí àsopọ tó máa mú ìrànlọwọ wá àsopọ yẹ olúwa mú wá sínú ayé rẹ máa gbọ bíbélì tí mo fẹ fún ọ lónìí torí olúwa máa gbé ẹ lọ síbi tí ìrànlọwọ wà bí o bá ti lè ka sáàmù yìí ó dẹ pè mí èmi àti ẹjọ gbàdúrà ọrọ ọlọrun mẹta tí mo fẹ fún ẹ jọ torí ọlọrun kà dáadáa mo fi ọlọrun bẹ ọ máa wá gbọ bó ṣe lè kà o lè kà ní ìhòhò o lè kà ní ìgbà tó bá kù wọ nìkan lálẹ o lè kà ní ìdajì tó bá jí ní kùtùkùtù òwúrọ o kà ní ìdajì psalm 46 psalm 60 àti isaiah 46 so orí mẹtẹẹta yẹ mo ti try yẹ ó dẹ work fún mi olúwa sọ fún mi pé bí mo bá ń kà máa pàdé ìrànlọwọ máa pàdé ìrànlọwọ mo máa ń kà ní ìdajì mo máa ń kà láàrin òru but lára májẹmú tóluwa fi fún mi ni pé kí n máa kà pẹ̀lú jehovah jaire jehovah jaire kí n pe jehovah jaire yẹn nígbà 21 tí n bá ti kà tán tí n bá ka psalm 46 tán kí n pe jehovah jaire nígbà 21 tí n bá ka psalm 60 tán kí n pe jehovah jaire nígbà 21 tí n bá ka isaiah 60 tán pípe jehovah jaire nígbà 21 wọn wá pe ọlọ́run àsopọ̀ so ọwọ́ mi pọ̀ mọ́ àwọn tí ó yẹ kí ayé mi kó pàdé tó máa jẹ́ kí n rí ìrànlọ́wọ́ so mi pọ̀ mọ́ àwọn tó máa ṣe mí lóore so mi pọ̀ mọ́ àwọn tó máa jẹ́ kí ìrìn àjò mi kó ya mo fi ọlọ́run búra fún ẹ tó bá ṣe wàá rí ọwọ́ ọlọ́run wá gbọ́ èdìdì ó gbogbo àsopọ̀ ló ní èdìdì gbogbo nǹkan tẹ̀mí ó ló máa ní èdìdì kóòdù ẹ̀ wá lélẹ́yìí mo fi ọlọ́run wẹ́ o lè dá òtú ẹ̀ o de le se o de le ma se wo to ba ti e ni se le ti mo ba so fun e se awon ti mo so fun e sugbon olorun ba le ran e lowo to ba le se code e yi ti mo ba so fun e ko kan se o bi se bi 900 da ore majemu be ni ko kan fi 900 o fun olorun pe mo fun olorun lati ara baba adua baba adua yi ko fi olorun ko je ki aye mi ko pade olori ore ye ni mo fe gba lowo do o kan pa but majemu bere e lowo e to ba fe ni eri o ni ri ojo o ni ri ire sugbon o ni pade eyan gidi wa pade eyan gidi bi emi ati awon kan se pade mi o le salaye bi awon kan se duro ti mi ti mo fi di eyan nla mi o le salaye bebe bi awon kan se ma nja fun mi pe baba e wa lo bayi baba e wa se kini bayi baba e wa gboro radio baba e wa so radio mi o ni le salaye igba mi ma wa to je pe awon kan ma gbo le mi lorun pe baba e se kan e se kan e se kan bayi mi o ni salaye olorun lo connect wa awon kan wa ta rira rira rara ko da je pe olorun lo connect wa se iwo na fe ru asopo be ta ore 900 naira oluwa yo ran lowo oluwa yo lo ma so a pade lola gbogbo agbara to ba ni ko ma saseyori oluwa ko dana so gbogbo ipa to ba ni o ni riran lowo oluwa ko dana so yo dara fo wa layo lori omo wa layo lori ise wa layo lori ile sori to ba ni omo to ba je wi pe o n sise ise ye o te lorun jo tori e se nkan ti mo ni ko se be ni mu fortu e ka esoro olorun ye le lori ka psalm 46 psalm 60 Isaiah chapter 46. So ori to ba ni omo to je pe ko ri iran lowo de ni certificate fi ranse si pe baba kan ni ko ka o ka isoro olorun meteta e ko wa fi ore 900 le lori be ni mi o mo tori emi na o mo bo olorun se se fun emi na ohun na o ni mo bi aye se ma pade olori iran lowo adede fun e bi o ba soko lori oro omo e ta ore ye oluwa eni to ma je ki omo iru bere se pa mi layo e je ki aye mi o pade e wa ri pa olorun agbe pade o se to gba yin osu kejere oruko jesu ki osu yi to pari aye o pade ran lowo aye e ni asopo nla odo ni ti o yo dara fun o okan re ma bale fi ara re sinu account ti mo pe fun yi 6142 08 38 72 6142 08 38 72 Jumping last time 6142 08 38 72 Okay, Daniel Olufemi Komolafe o wa pe mi ba wa gbadura fun o o ye ki n fadura si o jade o se n lo lose yi oruko jesu o ni pare fese si yo dara fo okan ya bale o wa yo lo ma so 070 29 30 57 28 070 1 4 33 8 1 1 1 070 14 33 81 11 tabi 080 286 1 2 2 3 8 080 28 61 22 38 Alafia for what better for Ura Elubasu. God bless you.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with the boys for

0: Ọ̀gáyẹ wípé ìgbà tá a ṣiṣẹ́ chair, ó ní lòun tó mọ̀ pásò nípò ó ní láyé jọ tó ti délé ayé, wọ́n á fi nǹkan rẹ lọ. Ìyàwó ẹ̀ bú sẹ́kù, ó ló fẹ́ mọ́ sí olóṣèlú tí ọkọ̀ ọmọ ní stéètì wọn, wọ́n kọ̀ mọ́ sẹ́lẹ̀rì ní kété tààrà chair ní last year, wọ́n lọ mú lẹ́n. Àbádí àṣàpẹ́ wọ́n bà ẹ jẹ́ ni. Gbogbo ẹni tọ́nà sí ọ láti bá tiẹ̀ jẹ́ pé kí tiwọn lè dá. My God, ọ̀run dẹ̀ máa ṣèdájọ́ gbéra ńlẹ̀ o. Mo ti sọ fẹ́yìn ara kúrẹ́, mo ti gbé iyọ̀ yẹn fún wọn. Mo dẹ̀ máa wà lórí fóònù pẹ̀lú yín tí n bá ti ń kúrò ní Ìkòròdú. Ìkòròdú làárọ̀ yìí, àárín aago méje sí aago mẹ́sàn-án bọ̀, mo ti wà lọ́lọ́. Mo gbóhùn Olúwa ni pé ọjọ́ ìdápadà ògo, torí wọn a máa gba ògo fún ẹlòmíì. Gbogbo bí ẹ gba ògo rẹ lọ, a dá padà, a dá padà. Gbogbo branch tó kù, ẹ rí pé wà ń church. Àwọn tó máa wọ̀ online, jọ mo bẹ̀ẹ́ kó connect online. Mo máa wà live lórí Facebook. Tí n bá gbóhùn Olúwa, mo dá mọ̀. I know many years that God has been using me as a living prophet. Mo dẹ̀ mọ gbogbo ipá tó ti sà lórí mi. Àti iye price tẹ̀mí náà pé láti di ipò yìí mú. Ògo tó ti ń tàn yìí more than 20 years ni mo ti wà lórí platform tí Ọlọ́run fi mí hàn. Ayé ò dẹ̀ gbà mí wọlé, Ọlọ́run ò dẹ̀ jẹ́ ń lọlẹ̀. Mo máa ṣírí tí n bá rí Olúwa, mo dà mà. Ilé rẹ ló yà báyìí. Gbogbo ohun tó bá fẹ́ ṣe láàárọ̀ yìí, tó bá wà Lagos State, lọ pátì. Bàbá mi ló sọ fún mi wípé òní o, ológo gbogbo ni 6 a.m. to 10 láàárọ̀ yìí, Ìkòròdú ní low cost bus stop níwájú low cost yẹn. O ti ráwọn ẹ̀ tó ń tú wọlé níbi ọgbà àwọn mẹkáníkì yẹn. Ohun Olúwa ń sàrà o, ó ń mi agéjù, ó ń ní ọlá ńlá. Ohun Olúwa ń bẹ lórí omi púpọ̀. Iwájú Olúwa ni àwọn òkè yóò bí ìdá. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà ká gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayẹyẹ kí ọba ògo kó wọlé wá. Gbogbo ògo tó gbà lọ padà wá, padà wá. Ẹnjìníà, kí lọ́lọ́ onílọ́kẹ́, ẹ bu omi lẹ̀, wòlíì ń bọ̀.
1: Orúkọ mi ni Rose Akande. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, lọ́wọ́ dádì. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo tẹ̀lé kọ́kọ́ dúpẹ́ pé mo tẹ̀ rí wọn face to face báyìí. Mo ti ń gbọ́ nu rédíò mo ní ojú ọkọjọ́ kò máa rí dádì yìí.
2: Èmi gan rí yín lẹ́nìí.
1: Dádì mo ti rí yín lẹ́nìí, inú mi dẹ̀ dùn.
2: Èmi gan gan rí yín. Ẹ̀dá ti
1: dá sí báyìí wípé gbogbo ìṣòro tó wà láyé mi, gbogbo ẹ̀ ti ṣẹ́.
2: Ẹ pàtẹ fún Jésù.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. That I think on Saturday or Sunday, wọ́n ní pé ká dìde, ká wá yí àwọn tí ọmọ ọba níṣẹ́, kó wá yí ní ọ̀tà, wọ́n wá dìde. Mo n tọ emi aṣifi bọ
2: yẹn ba pe ok ti mo naa graduate ti o ṣiṣẹ lọwọ
1: mo. Bẹẹni sa
2: tẹyin kan fi jade fawọn ọmọ yin.
1: Bẹẹni mo de naa graduate iyade n jẹ mi mo de awo lọhun bawo ṣe fẹ ṣe bo ti sunkun sunkun sunkun awọn ẹbi mi gan wo tẹ ri si koko emi naa wa dide emi naa wa yipo nu ọta mi tẹ ki ni picture kan dani ọmọ ti mo tẹ gbe wa gan olo fun mi ni asset wọn pe picture wọn wa nu bẹ. Ṣé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàtí mo máa délé ọjọ́ Monday àwọn ọmọ méjì tó ti ń wáṣẹ́ kiri Ọlọ́run kò pè wọ́n pé kó máa bọ̀ pé iṣẹ́ wọn ti bọ́ sí o. Ẹ bá ń di hallelujah.
2: Àwọn méje lórí iṣẹ́ lọ́jọ́ kan.
1: Àwọn méjèèjì. Dádì mo dúpẹ́.
3: Mo pàṣẹ. I command.
2: O tó ti fòmijé wá kiri.
3: What I've been looking for with tears.
2: Àánú yọ̀ǹda ẹ̀fọ́.
3: Amen.
4: Ìṣẹ̀dá mi gbéra o. Ìrìn àjò kò ti yá.

0: ìjìnlẹ̀ni bá mi ní kòròdúlà rẹ̀ wà gbọ́ nǹkan lẹ́nu mi. Àlídù mi àdá mẹ́ndùsà wà bá mi ní chọ́ọ̀chì láàárọ̀
1: yìí
0: ní kòròdú
1: àti kòròdú
0: ní low-cost bus
1: stop
0: tí ló ń lò ságbà láti máa pàdé àṣírí fẹ́ tú ògbódè máa fọ́ ibi abadé
1: yìí
0: fóníkẹ́ sanre
1: ìràpadà
0: a tún ṣe dé tú
1: lé ní
0: ṣe kó pé ọjọ́ mẹ́ta ni
1: I
0: know the reason why I
1: said
0: ohun tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ó ju ìdá mẹ́wàá tán ní oṣù lọ dáfídì wípé ṣe ló wá wòlíì bàmọ́ tú àṣírí lọ́la wòlíì lọ́lọ́run sí ọ tí ọlọ́run ò bá nílò mi fún ẹ o ò ní gbọ́ mi o àkúrẹ́ mọ́ gbàgbé
1: láàrin
0: abẹ́òkúta
1: ajá
0: bẹ́tùtà ni ẹ máa lọ ní ẹgbẹ́ mẹ́fẹ́
1: gàdẹ
0: ẹ máa lọ bẹ̀ oró fún. Èyí tẹ wà ń bẹ̀. Ìsín wà ń bẹ̀ láàárọ̀. Ògbò rẹ yóò bù jáde. Ẹja lọ san ìdá
1: mẹ́wàá.
0: Ẹja lọ san rẹ̀. A fi ṣe ìràpadà.
1: Dẹ̀gbọ́n
0: gbẹ́ bá ń gbọ́ mi lẹ́nu.
1: Ní
0: ipò tó fi nǹkan kan kàn.
1: Olúwa
0: mo san ìdíyelẹ́sẹ̀. Ògbò mi ò gbọ́dọ̀ gbé sílé àjèjì. In the name of Jesus. Ẹ fún wa ní àkáǹtì nàmbà tí fún
1: náà. Unity Bank 00 32 39 37 01 again Unity Bank 00 32 39 37 01 Freedom Apostolic Revival International Ministry is the name of that account. I can use our First Bank account also. First Bank account is 20 14 65 19 06 again First Bank account 20 14 65 19 06 Ojo Sam Omoloju Jesu is the name of that account. For advice and details call us on 081 123 2 in 5 places. I can use 070 81 16 4090. Happy Sunday.
0: Mo sọ tẹ́lẹ̀ ìgbìyànjú ẹ̀ ò ní já sásán wọ́n rọ́gùn ẹ̀ lò ọ̀gá gbéra o orí pẹ́mi ò ń tẹnumọ́ rọ̀
1: báyìí
0: tó bá wà Lagos State
1: òróró
0: wà ńlẹ̀ fún
1: yìí
0: tí mo máa fún gbogbo ẹ̀ tí ò tí gbọ̀rọ̀ lọ́wọ́
1: mi
0: láàárọ̀ yìí tí wọ́n náà máa kọ̀rú
1: pẹ̀ sí
0: àdúgbò yẹn máa ń kún
1: tètè
0: gbéra
1: lé
0: orí ògo rẹ̀ lò a tún pàdé lórí ètò
1: ìlànà
0: wòlíì samuel
1: adébáyò
0: ojúrò
1: lórúkọ
0: mi tó a fẹ́ pè sọ pé
1: bàbá
0: ọ̀tọ́rìtì àríra lọ́la gbogbo ẹni tó bá rí sọ fún wọn pé.
2: From Lagos, this is
3: This is Jordan 105.5
4: Station with a voice for entrepreneurs.
5: Hello, what's up, Nigeria? Sori to ba ri program yi gbo lale yi lale oni Olorun mo ki e ku orire. I'm telling you the truth, mo ki e ku orire. Olori re eyan ni e to ba ri program yi gbo lale yi Olorun gan ni fe ni papa. O mo pe Sunday ni ohun lo gbe eyan osu ta wa yi ayama kaku asi ami ada fabia to ba ri program yi gbo bámi ké àwọn tó o bá nífẹ̀ẹ́ tí wọ́n jẹ́ olólùfẹ́ẹ́ ní kí wọ́n tune sí 105.5 Jordan FM. Sọ fún wọn pé bíṣọba adébọ̀ wálé pàwọ̀ òróró ó wà lórí afẹ́fẹ́ ó fẹ́ tún ìgbé ayé àwọn èèyàn ṣe bí olúwa ti ran sí àwọn èèyàn. Now let me go straight tonight. Ọmọ méjì lolúwa ní kí wọ́n sọ fún ẹ lálẹ́ yìí. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé olúwa ní kí n sọ fún ẹ pé àkókò ti tó tóun fẹ́ jà fún ẹ. O máa rí yẹn ní 1 Samuel 15. Ó ní àkókò ti tó tí òun fẹ́ jà fún ẹ. Bí olúwa yẹn sọ fún Samuel nìyẹn pé àkókò. koti to to fe ja fun Israeli to ni gbe won ti bi ti awon ara meleki ti se Israeli nigba ti won jade bo lati Egypt oni tori na lo da ororo sori Saul bi oba ololaun ki yo shon kon bi ko se pe o fi won awon woli re o de ti pa majemu re mo pelu won so olorun ati woli dabi oko ati yawo ni o ti e o ba ni fi oko e ti oko ba ni fi yawo e gan oro ti o so fun everybody o ma boy awe so ti e o na ba ni fi oko e gan oro ti o be anybody so o ma boko e so afi so wo oko ani ko fi pamo to ba ni fi oko e gan ni mo so tori opodopo idile le ni ife o si nbe mu bolale yi olorun da ife pada sinu idile yi in the name of Jesus Christ of Nazareth. Now instruction lo man siwaju ti o ba di se o ti oluwa di ko se ki ogun to se to ba lo fe ja fun e o ma ran wo li si e ohun to ma se ki ogun yen to se igba to fe ja fun Israel ni Ameleki olorun o lo Ameleki fun ara e enikan lo wonu e lo o wonu Saul lo ni Saul lo ran lo gbe dide wo li loluwa ma nlo papa ni to ba ni isoro ẹni bá ní ogun wòlíì ni wọ́n gbọ́ program ọ̀sẹ̀ yìí tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí lè tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ eléyìí máa lágbára ṣẹ́ ẹ̀ mọ́ ní tọ́sídẹ̀ẹ́ eléyìí máa lè kẹkùnlé gbọ́kọ́ sọ mú tó kọ́ tọ́sídẹ̀ẹ́ eléyìí máa lè náà ìgbà tí olúwa fẹ́ jà fún Ísírẹ́lì ní Egypt tí olúwa fẹ́ la Egypt kọjá ọlọ́run sọ fún wòlíì ọlọ́run sọ fún Mose ohun tí Mose máa ṣe ó ní kó lọ pa ọ̀dọ́ àgùntàn kékeré kó mú ẹ̀jẹ̀ kó fi sí àtẹrígba ilé ọmọ Ísírẹ́lì kọ̀ọ̀kan ó ní tí áńgẹ́lì apanirun yẹn bá ti kọjá lọ pé tó bá ti rí ẹ̀jẹ̀ yẹn ó ní kò níyà ń bẹ̀ ìgbà táńgẹ́lì wọ Egypt tó bẹ̀ sí pa gbogbo àkọ́bí Egypt àti gbogbo nǹkan ọ̀sìn wọn kò délé àwọn ọmọ Ísírẹ́lì torí pé instruction ti wà tí ọlọ́run bá bá ẹ sọ̀rọ̀ pé òun fẹ́ jà fún ẹ aláàkọ́ ni mò ń sọ yìí o nínú iṣẹ́ tọ́lọ́run rán mi o méjì ni o aláàkọ́ ni mò ń sọ yìí wọ́n ní pé òun fẹ́ jà fún ẹ instruction máa ń wà òun náà ni mo sọ láti nu bíbélì wá ń sìn instruction máa wà tí o bá sí instruction I'm telling you the truth kò sí transformation kò sí transformation olúwa tí wọ́n instruct mi ní gbọ́dọ̀ àwọn ọ̀tá ẹ mọ́ èmi mo sọ fún ẹ bẹ́ẹ̀ ṣe mọ̀ gẹ́gẹ́ tó bá ti gùn mí láti ṣiṣẹ́ fún yín tẹ́ máa confirm lójú ẹsẹ̀ ẹ mọ̀ kó gùn mí nìyẹn ẹ mọ̀ gẹ́gẹ́ tó bá ti gùn mí ó ti gùn mí nìyẹn ẹ̀yin tẹ́ ti wá sí bíbá yìí rí ẹ̀yin tẹ́ ti mọ iṣẹ́ ìránṣẹ́ mi dáadáa ẹ̀yin tí olúwa ti lò mí fún láìmọye ìgbà tẹ́ ti wá bí tẹ́ ti rí iṣẹ́ ìránṣẹ́ mi tẹ́ ti ní testimony níbí ẹ lè sọ nípa mi pé ọlọ́run gbénú ọmọkùnrin yẹn sórí ìwọ tí ìwọ tó ò bá lọ́kàn má ṣiṣẹ́ yìí ìwọ tó máa ké tó máa sunkún nígbà tí ọwọ́ bá ba ẹni tí ò jẹ́ odidi ẹni tó ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ẹni tó wà nídìí ọ̀rọ̀ torí iṣẹ́ yìí ò lẹ́rọ̀ bọ̀tẹ́ péye ló bá wà nídìí ọ̀rọ̀ ẹ ẹni yẹn ní alẹ́ yìí nìkan láti jáwọ́ tí ò bá ti jáwọ́ tó fi di àárọ̀ ńlá tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ayé ẹni yẹn bàjẹ́ nìyẹn ó ní ó ní alẹ́ yìí ló ní láti jáwọ́ ó ní òru ẹni tó bá ti lè di àárọ̀ ńlá tó lọ bẹ̀rẹ̀ wọ́n á máa pe nọ́mbà ẹni ara máa ní ẹnìyẹn kú ni láàrin ọjọ́ mẹ́ta tí ọba wà nídìí ọ̀rọ̀ ẹ tó tẹ̀ ẹ́ mọ́lẹ̀ tó jókòó sórí márèjì ẹ tó jókòó sórí mínísítì ẹ tó jókòó léèrè ayé ẹ lórí tó yẹ pé anywhere tó di òwúlò ń bá ń bẹ̀ ọwọ́ ti bá olúwa ti sọ fún mi ohun tó máa ṣe aláàkọ́ ni olóòfẹ́ jà fún ẹgbẹ́ ẹ lọ ṣe nǹkan báyìí ó ní bí ọdún sọ fún ẹgbẹ́ kọ́ lọ ṣe nǹkan báyìí bí ọdún ní kọ́ lọ ṣe nǹkan báyìí máa wá sọ̀rọ̀ kọ́ fún ẹ lálẹ́ yìí wá máa pè mí lórí fóònù má bẹ̀rù tí ò bá wọlé lálẹ́ yìí máa pè láti dàjẹ́ ọ̀la máa gbé kọ́ọ̀lù yẹn má wọrí mi ò sí lórí òkè máa gbé kọ́ọ̀lù yín ó ní òkè ni kì í jẹ́ kí n ráyè gbé kọ́ọ̀lù yín gbà mí kò iṣẹ́ tẹ́ ń rí

àwọn tó ti gbagbára ọ̀dájú, àwọn tó ti gbẹ̀mí ọ̀dájú, àwọn tí ò láàánú. So orí òkè tí máa ń lọ ń gbà mí ni mi kì fi ráyè láti máa gbé kọ́ torí ẹni tó bá lè fi àwọn àtàdúrà gbé rẹ̀ lámùrè wọ́n á dájọ́ ko lẹ́ni wòlíì mi a máa preach lórí ọ̀tá á dẹ̀ máa pẹ̀jẹ̀. Wọ́n ní wòlíì mi slum bójú slum yẹn ó dẹ̀ gbá bẹ́ẹ̀ lọ. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti bá sátani múlẹ̀. Ohun tí mo ṣe ráyè gbé kọ́ ni ń gbà mí nìyẹn. Sori màá wá gbé eléyìí. Mo gbàdúrà fún ẹ pé àwọn ẹ̀mí òkùnkùn tó máa ń dín network yẹn lọ́wọ́ tí ò kì fi ń wọlé. Iná Ọlọ́run Elijah, iná ìpẹ̀kun ọ̀run, Ọlọ́run ajónirun, ó jó ìdíwọ́ ìdènà ẹ dànù in the name of Jesus Christ. Kọ́ tó bá pè látàlẹ́ ìlọ lórúkọ Jésù máa bẹ̀rẹ̀ sí máa wọlé. Wàá lè gbọ́ nǹkan tó máa ṣe tí ìgbé ayé ẹ tó máa fi yí padà. Wàá lè gbọ́ tó máa ṣe tí ayé ẹ máa fi ní ìtumọ̀. Gbọ́dọ̀ mi, màá sọ tó máa ṣe sìn. Wọ́n máa pè mí. Mo mọ̀ pé àwọn ọ̀tá mi náà máa pe o. Àwọn ọ̀tá yìí náà fẹ́ pè pé kí ni nǹkan tí ọmọkùnrin yìí fẹ́ sọ fún yín tó pé ó fẹ́ fi gbà yín lẹ̀ lọ́wọ́ àwọn. Tí n bá tiẹ̀ pè náà tán pre ten d tí n bá sọ fún wọn kò ní ṣiṣẹ́ fún wọn torí pé ọ̀tá ni wọ́n jẹ́ kò ní ṣiṣẹ́ fún wọn. Ṣùgbọ́n ìwọ tí n bá ti sọ fún ẹ láti ọ̀la àárọ̀ lálọ́ ló máa ti bẹ̀rẹ̀ sí máa iṣẹ́ fún ẹ. Tó bá dẹ̀ ṣe tó ẹgbẹ́ wọn lọ tá ẹ iṣẹ́ yẹn máa mú wọn. Wọ́n fi ayé yìí sílẹ̀ fún ẹ àbí tó máa gbógun tiẹ̀ àbí tó bá dí márèjì ẹ lọ́wọ́ àbí tó bá díṣẹ́ ẹ lọ́wọ́ àbí tó bá dí ayé ẹ lọ́wọ́. Èmi mo sọ fún ẹ bẹ́ẹ̀ tí n bá ti rẹ́dì fún yẹn mọ̀ pé mo rẹ́dì nìyẹn. I am ready for you, just give me just a week. Dákọ́ lọ́run lò mí fún ẹ lẹ́nu ẹni alẹ́ ọjọ́ Sunday sí Thursday ijọ́ márùn-ún tó ń bọ̀ yìí. Dákọ́ lọ́run lò mí fún ẹ. Jẹ́ kí Jésù lò mí fún ẹ tí ìgbé ayé ò bá ní yípadà. Ayé máa yípadà pátápátá. O bá tó bá lọ rọ́lá. Iṣẹ́ yìí kò ní àwẹ̀ o. Kò ní àwẹ̀ rárá. Ọlọ́run. Sáàmù tó dẹ̀ ní church lẹ́ máa ti kà lọ́jọ́ Thursday. Bó bá pè mí nǹkan méjì péré ló nílò. Pé ó lọ ní pé tẹ́ bá ti ṣépò máa gbèjà yín. Náà nǹkan kékeré ń gbà mí ló máa ń liberate ayé èèyàn. Ohun táwọn èèyàn kì í mọ̀ nìyẹn. Aláàkọ́ ni pé lọ ra office pin tó pọ̀ tàbí abẹ́rẹ́ tó fi ń ránṣọ. Jẹ́ kó pọ̀ dáadáa. Jẹ́ kó tó bí mẹ́wàá tàbí kó ju mẹ́wàá lọ. Tọ́lọ́ bá ṣe ràn yẹn lọ́wọ́ sí. Jẹ́ kó tó bí mẹ́wàá. Àwọn office pin tó máa ń gùn yẹn ni kó ra o. Àwọn kan máa nínú pálí báyìí tó máa ń tà ní pálí lọ rà. Tó bá ti wá rà wá máa pè mí dádì. Mo ti ra office pin yẹn kí ni kí n tún lọ rà kí ni báwo ni kí n ṣe ṣe. Báwo ni kí n ṣe ṣe? Máa fún ẹ ní àdúrà tí wàá máa gbà. Bọ̀ ẹni tó máa sunkún ẹlẹ́yà kò yẹ kójú òun ni má ké o torí àwọn náà dájú wọn láàánú. Jẹ́ kí ọ̀tá ẹ kó máa lọ. Gba ọ tó ní ilé ayé ẹ lára jẹ́ kó máa bá tiwọn lọ. Kò bá jẹ́ anybody no matter how close to you. Kò bá sí nǹkan tó jẹ́ jẹ́ kó máa bá tiwọn lọ. Torí pé ọjọ́ tí ọba Ẹ̀sáù kú ní ògo Ẹ̀sáyà Búyọ. Àwọn kan tẹ̀wé tó bá fi ayé lẹ̀ o lè nísinmi. Tó bá gbé fọ́ọ̀tì. Ẹ ò bá bá omi lọ ni. A tún lọ ká Ísírẹ́lì. A lọ ká wọn mórí ilẹ̀ wọn inú ìlú wọn. A tún lọ kógun jà wọn bẹ̀. A tún kó wọn lẹ́rú padà again. Ká ní fara ò bá. Bàbá omi lọ bá pé omi ò bá gbé fara ò lọ ni. A lọ ká wọn mọ́bẹ̀. Tó jẹ́ pé a tún lọ kó wọn lẹ́rú again. Tó bá yẹ pé Ọlọ́run ò bá ṣàánú Mọ̀dékáyà ni. Tẹ́lẹ̀ tẹ́ gbogbo oru yẹn ọba ò lè sùn. Ọjọ́ kejì ẹran ọba bẹ orí Mọ̀dékáyà. Àdúrà tó gbà lóru mọ́dún pé gbogbo jù. Wọ́n fi eérú para. Wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà. Kò sẹ́ni tó jẹun wọ́n ké. Wọ́n bọ́ sórí fíìdì níta gbogbo wọ́n ń sunkún wọ́n ké. Sọlá Ọlọ́run. Ẹni kankan ò jẹun láàrin wọn. Ọlọ́run wa wọnú ọba yẹn lọ. Àdúrà wọn dọ́dọ̀ Ọlọ́run. Náà tẹ́gẹ́ Mọ̀dékáyà bá lọ́kọ́ fẹ́ láàánú Amani ni. Ìgbà tó ní kọ́lọ́ gbórí Amani kọ́gi kọ́lọ́run fẹ́ láàánú ẹ̀. Ẹni tó fẹ́ pa Amani fẹ́ pa Mọ̀dékáyà tẹ́lẹ̀ ni. Níwò yí ọ̀la ó ní kó máa gbé orí ẹ̀ kọ́gi. Níwò yí ọ̀la ó fẹ́ bẹ orí Mọ̀dékáyà. Wàdúrà dé ọ̀dọ̀ ó dé ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ṣe pàṣípààrọ̀. Ohun táwọn ọ̀tá ń wá fún ẹ tó ń plan fún ẹ tó bá bọ́ sí wọn lórí kò sí wọn tó burú mẹ́. Ìkò ń ṣẹ̀ṣẹ̀ tí ọba ń lérí ẹ tó ń lékọ ẹ káàkiri tọ́lọ́ wa bẹ ẹmu tó fa ayé lẹ̀ tara ní tó fi kú. Ṣé ọba fẹ́ ṣe yín ni o? Tara ní tó fi kú láyé. Bíbẹ́ ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n Romans 1:28
Bíbélì.

0: wọ́n pé àti pé gẹ́gẹ́ bọ́ ti kọ̀ láti ní ìmọ̀ ọlọ́run nínú wọn ọlọ́run fi wọ́n sílẹ̀ fún iye ríra láti máa ṣe ohun tí ó tọ̀ ó mọ̀ pé iye àwọn ọ̀tá ẹ̀ ti ra tí iye wọn ò bá ra wọn ò ní máa gbógun tiẹ̀ wọn ò ní fẹ́ separate marriage ẹ̀ wọn ò ní fẹ́ da ṣọ́ọ̀bù ẹrú wọn ò ní máa da ogun sí ṣọ́ọ̀bù ẹ̀ wọn ò ní máa da ogun sí church ẹ̀ torí pé wọ́n wò pé tí iye wọn ò bá ra wọ́n wò pé táwọn bá tiẹ̀ da ogun sínú ṣọ́ọ̀bù ẹ̀ tán kí làwọn fẹ́ gain ńbẹ̀ torí pé a journey of life is not competition. Ibi tó ní kálukú ń lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so tọ́ka bá dá síra fún àwọn ẹni yẹn tara ni wọ́n tó fi kú sun tó burú dùn bẹ̀ lọ́ra office pin tó pọ̀ tàbí kó ra abẹ́rẹ́ tẹ́lọ̀ yẹn abẹ́rẹ́ kó ra jẹ́ kó pọ̀ ó kéré tán ni mẹ́wàá tó bá yẹra 20 máa rà àdúrà kan ló máa gbà àdúrà kan ṣo ó wà kún kọ́ yẹ kan ṣo ìgbàkan tó kù yẹn kò lè ní ẹjọ́ 100 naira lọ ó tiẹ̀ wá wọ́n jù pátápátá bí 150 bí 150 naira ó kó wọn jù pátápátá bọ̀ kò nẹ́rọ̀ tó bá ti ṣe àfi tí ò bá ṣẹ́ni tó wá ń di ọ̀rọ̀ ẹ̀ wọ́n á pè é pé wọ́n sọ pé nìkan sọ pé ara ni òun o fọ́n gba òun o tẹ́ni máa fi bọ́lá rẹ̀ tó bá àwìn máa ṣojú àánú kó lóun pt wọn àwọn tí ò pt ẹ àwọn tó fẹ́ pa ẹ́ ó mọ̀ pé ọpẹlẹpẹ jésù ọlá jésù ló ń jẹ náà ẹlẹ́ẹ̀kejì àkóbá nípò fẹ́ jà fún mi ẹlẹ́ẹ̀kejì olúwa sọ fún mi pé àsìkò ti tó fún un láti jà fún yín alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì olúwa fún mi pé àsìkò ti tó fún òun láti gbé yín dìde padà kọ̀rọ̀ mi sílẹ̀ náà ìyẹn kí ló máa ṣe fún yẹn olúwa ni kí n ṣe iṣẹ́ kan kábíyèsí ọlọ́run mi ní disappointing àbí tó bá dé bíjọ thursday olúwa ni kí n ṣe iṣẹ́ kan kí n fún yín olúwa ni kí n ṣe kí n dẹ̀ fún yín ó dẹ̀ ní ìtọ́ni àti ìlànà lé lórí ọ̀fẹ́ dẹ̀ ni máa fún gbogbo yín olúwa sọ fún mi pé kẹ́nì kọ̀ọ̀kan kó ra kọ̀ọ̀kan méje ẹnì kọ̀ọ̀kan méje àti bottle water kan ṣo tó bá lágbára bottle water ra pure water kó rọ sínú ike má rọ mi ilé o ra pure water kó já sínú ike kó kún má rọ mi ilé ṣá tó bá lágbára bottle water olúwa fún mi pé lọ́jọ́ thursday lẹ máa mú méjèèjì wà bọ́ tẹ́ bá ti pè mí àwọn àdúrà tẹ́ ẹ máa ṣe sínú iṣẹ́ ti first one ni ẹ máa gbàdúrà sí prayer point ẹ kọ pé ni ẹ máa gbà sí ẹ̀rọ ọlọ́run máa bà ẹ́ tọ́lọ́ máa fẹ́ jà fún yàn á kọ̀ mú solution yẹn báyìí á ṣe wẹ́rẹ́ báyìí á ṣe ọ̀pá tí jethro tó gé nínú igbó tó gbé fún mose á ṣe ọ̀pá yẹn kékeré yẹn lásán àtọ́pá lásán ọlọ́run fẹ́ lò láti gbé yan 600,000 láti kó wọn jáde kúrò nínú oko ẹrú kò sí tọ́lọ́run lè lò láti jà fún yàn ọ̀pá jethro bàbá miriam bàbá ìyàwó mose òun ló gé ọ̀pá fún nínú igbó kó máa fi dẹran pátá fi ń dẹran ọlọ́run padà fi kó àwọn èèyàn 600,000 ọlọ́run fi mómi jáde kúrò nínú àpáta ọlọ́run fi ran òjò mánà ọlọ́run fi sọ gbogbo òjò egypt di ẹ̀jẹ̀ ọlọ́run fi pín òkun pupa sí méjì ọ̀pá lásán kábíyèsí olódùmarè thursday máa kàn dé lọ́wọ́ kò wọbi wà á máa pè mí sórí nọ́mbà méjì ni kò máa pè sí dádì kí ni ká mú bọ̀ tá a bá ti ń bọ̀ lọ́jọ́ thursday kí lẹ́ ní kára yẹn pẹ̀lú àwọn píìnì yẹn pẹ̀lú píìnì yẹn kí lẹ ní kára pẹ̀lú píìnì yẹn àti pé báwo ni ká ṣe ṣe méjèèjì àti pé àdúrà wo ni ká máa gbà sí kọ̀ǹkọ̀ tẹ́ ní kára ní kára kọ̀ǹkọ̀ méje kí ni ká ṣe sínú yẹn pẹ̀lú bottle water yẹn báwo ni ká ṣe ṣe yẹn ká tó kó pàdé yín láàárọ̀ thursday ní church 081-30-47-6370 081-30-47-6370 number like you did 080-25-52-38-49 mo tun bo abẹ lale ola ma tun wa gbadura fun e ma tun wa ise yi ma tun wa pada ma so fun ni every night ma so fun e go to the Thursday I love you so much I will see you on Thursday morning in Jesus name. Ẹ̀rígbà tó bá ti ń bọ̀ o mọ́tò àgbàdo ìjà yìí bọ́lẹ̀ níjà yìí bus stop gbé ọ̀kadà ń bẹ̀ pé òun lọ chọ́ọ̀tì bishop adébọ̀wálé tàbí chọ́ọ̀tì power òróró I love you so much. God bless you.
1: From Lagos, this is
2: Jordan 105.5.
3: Station with the voice for entrepreneurs.

0: sí níbi tó ń fọkàn sí olúwa yà ọ lẹnu
1: ami
0: bó ṣe ń ṣàmìyẹ gbá
1: ami
0: bó ṣe ń ṣàmìyẹ gbá
1: ami
0: bó ṣe ń ṣàmìyẹ gbá
1: ami
0: ẹni sọrọ ẹdógún fún ọ kó ṣubú
1: ami
0: ẹni sọrọ ẹdógún fún ọ kó gbọgbẹ
1: ami
0: ẹni sọrọ ẹdógún fún ọ kó kú dànù
1: ami
0: ẹni sọ pé máa ń lọ máa fọ̀rí sọ́ọ̀ ní débi tó ń lọ lórúkọ jésù kò ní kíje
1: ami
0: mo gbàdúrà fún ọ pé ìmọ́lẹ̀ olúwa lọ́jọ́ òní ó tọ̀sùn ayé rẹ̀
1: ami
0: mo gbàdúrà fún ọ pé gba ìrànlọ́wọ́
1: ami
0: gba ìrànlọ́wọ́
1: ami
0: gba ìrànlọ́wọ́
1: ami
0: ọlọ́run ìrànlọ́wọ́ ò kó yà ọ lẹ́nu
1: ami
0: ọlọ́run àánú ò kó yà ọ lẹ́nu
1: ami
0: ẹ já ka ẹsẹ ọ̀rọ̀ ọlọ́run yìí ṣùgbọ́n kí n tó sọ ṣe àmì méje sílẹ̀ yìí olúwa fún ara rẹ̀ kó gbé olúkọ olóore dìde fún ọ.
1: ami ami ami ami ami ami ami.
0: Orúkọ mi ni wòlíì ọ̀làǹrẹ̀wájú Bankole Bazanaluwa àròlé ọbádàrẹ ní gbogbo àgbáyé àárọ̀ mi sí àmì ohun olúwa ń fagilé bọ́lá ní kíkàdìyà ibi tí ọ̀tá dúró sí láti mú ọ wálẹ̀ lórúkọ ajé iṣẹ́ yẹn gbiná dànù.
1: ami
0: alíbà kàró ṣe líbà kàpà iṣẹ́ yẹn gbiná dànù.
1: ami
0: ẹja gbọ́ tọrọ ọlọ́run wí olùfẹ́ ọládùá gbà lónìí o jòkó dáadáa jòkó dáadáa psalms 32 verse 12 kí ló wí.
2: Nítorí yóò gba aláìní nígbà tí ó bá ń ké.
0: Nítorí yóò gba aláìní so aláìní tí ò bá ké kò tọ́ fún ìrànlọ́wọ́ ẹni tí ó pẹrẹ láláìní ẹni tó ń là kọkọ já tí ò pariwo bí peter ṣe súnmọ jésù tó ó ń rì jésù dẹ̀ ń wòran àfùgbà tó ké pólúwa mi gbà mí jésù rí o ṣùgbọ́n ó dúró kókẹ́ bá ti mẹ́wàá fọ́dún náà jésù kọjá lẹ́gbẹ̀ẹ́ bíbélì ni ó pariwo ó ní ọmọ dáfídì ṣàánú fún mi àwọn tó ń tẹ̀lé jésù èrò wọn ni kó pẹ́nu ẹ̀ mọ́ bíbélì ni ó sì pariwo sí i ó sì pariwo sí títí tí ohun rẹ̀ fi pay attention sí jésù nígbà tí iṣẹ́ òlọ́dédé tó kígbe nígbà tí òrówó náà tó kígbe nígbà tó ń la ìpọ́njúkọ́lá tó kígbe tó ní wọ́n wìbí wìbí ohun tí wìbí mẹ́nà bí o téèyàn bá kígbe fún àyàn mọ́ káàbẹ̀ lẹ́ẹ̀kan sí kí ló wí.
2: Nítorí yóò gba aláìní nígbà tó bá ké.
0: Yóò gba aláìní nígbà tó bá ń ké sọ tí ò bá ké a kú sínú ogun tó mọyì àwọn tó ti kú nínú sínú ogun ṣáájú nílé yín tó mọyì àwọn tó mọ tó ti lówó ìgbà kan tó ń jábọ tó mọyì àwọn èèyàn tó pé pàtó ti mọ ọ́nà tí ń tọrọ owó wọ́n sì ń tọrọ dìsí sí lọ torí pé wọn ò lè kígbe torí pé wọn ò lè sọ̀rọ̀ torí pé wọn ohun tó yẹ kó ń bọ ọlọ́run sọ wọn ò lè lanu sọ wọn bìlí ìgbẹ́ ọlọ́run òróró ọlọ́run wo ni òróró ọ gbọ́ tó mọyì èèyàn tó ń pe ọlọ́run lójoojúmọ́ tó mọyì èèyàn tó ń gbàdúrà sí lójoojúmọ́ ẹni tó ń gbàdúrà sí kò tí ì dáhùn á pàṣípàṣẹ tó tiẹ̀ lè kígbe kà á lẹ́ẹ̀kan sí.
2: Nítorí yóò gba aláìní là nígbà tó bá ké.
0: Orí yóò gba aláìní là nígbà tó bá ké ìjọ lè ké báyìí ìjọ lè pariwo bá sọ pé bàbá o.
1: Bàbá o.
0: Ayayayayayaya mi ò léèyàn o.
1: Mi ò léèyàn o.
0: Olúwa ṣàánú mi.
1: Olúwa ṣàánú mi.
0: Mo fẹ́ kó nísìrú kó gbọ́ mi sórí ọ̀kan nínú ogun tí ọ̀tá fi ń bá ológun ọjà orí àìní bí ogun àìní bá ti lè kóná ayé èèyàn kò síbi tó ń lọ wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní ohun àfọkànsùn tó ní èrò rere ṣùgbọ́n tí wọ́n lè gbé jáde torí kò sówó ọ̀gá ohun tó fún yàn ní bàmújẹ́ jù láyé ni pé kí yàn gbé ìgbé ayé regret kí yàn gbé ìgbé ayé kó wọ àwọn tó ń fẹ́ ṣe báyìí kó mọ̀ lè ṣe kó ní àdíà rere kó mọ̀ lè present yẹ kó dẹ̀ ní ọkọ̀ rere àmọ́ ìtọ́jú ló sọ́gbọ̀ ni yẹ.
2: yes sir.
0: àní ohun tó dùn láyé dùn ni yẹ èèyàn mọ nǹkan tó fẹ́ ṣe bọ̀ kò sí agbára láti ṣe wọ́n torí náà tó bá ń gbọ́ mi lónìí àmì tó gòkè agbára láti ṣe ohun tó wáyé wá ṣe agbára láti dá ohun tó wáyé wá dà gbá. àní agbára láti ṣe ohun tó wáyé wá ṣe agbára láti dá ohun tó wáyé wá gbà ó yẹ gbá. ẹ̀yin ọmọ ọlọ́run ẹni tó ṣì ń ké gan kò tí ì rà àdúgbà ó wá bọ̀sibọ̀ sí ẹni tí kò lè sọ̀rọ̀ bó yorùbá máa ń lo èdè kan wọ́n ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀rù orí burúkú àǹtí mi bọ̀dá mi màmá gbọ́ mi o sórí ẹkún yí kankan padà ìgbàgbọ́ ló yí nǹkan padà sórí tó bá involve ẹkún wàhálà protection but tó bá involve ìgbàgbọ́ wàá rí ọlọ́run.

0: tori akori pe laisi igbagbo enikan ko le ri oluwa enikeni to ba de pe olorun to ba ni gbagbo ko ni le pe so awon to ba pe enikan ni o se kini awon ni o gbala o ni enikeni to ba poruko oluwa na o gbala won ni awon to dake awon to soro jade won bi o ba wu e ko sa pe ori be ni mo wa o ti re mi orun si ku mi lowo ibi se ni mo wa kini kan wo paruwo bi ada dugbo lugi ki o ta le fi ayo mo re le da do gbadua laaro yi da do gbadua loni ka ri o ti jesu yo se fun o olufe ki gbe to ni ye ni ba pe oruko oluwa ileri ni ma jemu ni ko seni to pe ti o da lohun ko seni to pe o ni ki gbe pe mi emi yo da yi lohun emi yo fun alagba ti wo ko mo e da fi won e awon ti o ba pe ko ma de ti olohun o eni ti o eni to need help to dake se ti o ba bere help lowo eyan se ko mo ko need help ni ati o ba dake won ti are a ma ba dake so the same law lo apply so do olohun o ni e ma gbadua laisi mi adlaisa tori pe te ba pe yo da yi lohun eyan mo olohun e gbo mi o bi oluwa ti wa ti emi re wa bo se pe yo da olohun
1: amen
0: a n pe lowo bayi lowo lowo a n pe nunu ipade three sunday to n lo lowo lowo oluwa so fun mi pe ki ko gbogbo eyan jo ni gbogbo nigeria fun sunday meta halima ini mo si dapa sunday meta ati se kini ati se keji the last one ni odun 26 oṣù july lọsẹ yìí alagbara lalagbara 26 oluwa ni anoint ori won anoint ọwọ won anoint ẹsẹ won baba mi wi pe o ni lẹyin ti n ba ṣiṣẹ yẹn tan ọjọ meje lẹyin ẹ si 21 days ẹri yóò bẹ si n tẹle o le ma wo pe ibi ti mo n gbo jina no ọlẹ yìí kì í sọrọ ẹsẹ baba mi ló pe pàdé ṣé ìwà pe àsè ṣé wàá pe celebration ò ní fún oúnjẹ síbẹ̀ ni ọlọ́run ló pe àsè ó dẹ̀ ti mú ẹ̀rí sílẹ̀ package of testimony tó fẹ́ fún àwọn ọmọ ẹ̀ èyí tó jẹ́ pé ó jẹ́ ọ̀kan nínú àwọn tí ó gba ẹ̀rí lórúkọ jésù ẹ̀rí rẹ̀ fà á ẹ gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi lónìí níbikíbi gbọ́ mi mo fẹ́ kí kẹ́kọ̀ọ́ wọnú àdúrà rárá mo fẹ́ kó kó àwọn nọ́mbà yìí sílẹ̀ bàbá wòlíì báwo la ṣe máa débẹ̀ wọn á dẹ̀ pé àwọn nọ́mbà yìí nísìnyí ó ní àwọn àlàyé kan tí mo fẹ́ ṣe fún ọ ní sùúrù ẹ̀jẹ̀ mo pè fún ni.
1: 091-589-4696 091-589-4696 or 081-32-38-9415 081-32-38-9415.
0: Gbogbo ọmọ náà tó ń gbọ́ mi níbi gbogbo máa pè ní títí tí máa fi gbé nọ́mbà méjèèjì ní kò máa pè kí bàbá wòlíì ẹ fàṣẹ tu ayé mi ṣe july 26 ní aago mẹ́jọ àbọ̀ láàbẹ̀ sí ń da òróró lórí àwọn èèyàn gbogbo ẹ̀yìn tẹ́fẹ́rì wòlíì aago mẹ́jọ ní kẹtìdé ẹgbà nọmba lọwọ pastor joshua pastor emmanuel pastor gbẹngàn wọn fi ní nọmba tó bá ti dé wo bí ìdáadáa kò tẹ́tí kò gbọ́ mi ẹni tó lò máa fàyè sọ ọ́ dẹ̀ máa ṣubú ni ibikíbi tó bá wù kó máa ti máa bọ̀ ní bakari street ní petrocal or genesis bus stop along igando road iṣẹ́ ni ìdímù ni ẹgbẹ́dá eléyìí ni mo mọ̀ bájọbájọ á bẹ̀ sí gbàdúrà nísìnyí gbogbo tó bá bá ọlọ́run sọ yóò dẹ̀ dá ọlọ́run
1: o
0: in the name of jesus christ in the name of jesus christ pariwo sọ pé bàbá èyí ni ẹbẹ mi
1: èyí ni ẹbẹ mi
0: ẹ sọ̀rọ̀ pé bàbá yọ mí kúrò nínú ogun
1: yọ mí kúrò nínú ogun
0: o tó sọkẹ gbàdúrà
1: orúkọ jésù àdúgbò bàbá èyí ni ẹbẹ mi o
0: bàbá
1: yọ mí kúrò nínú ogun
0: tẹ́ẹ̀tì ìrọwọ́ bẹ̀rẹ̀ gbogbo ẹyin tẹ́ẹ̀fẹ̀ jábọ̀ gbogbo ẹyin tẹ́ẹ̀fẹ̀ ajo lo ilu oyibo te ni passport mu passport ye lowo gbogbo eyin ti e nsise e mo bowo se nlo gbogbo eyin ti e gbadua te ti te pe alakana lo fi nba oja iru awon eyan meje yi ma gba special prayer fun yin ni odo sunday agbo mejo abo ni o ma lagbara e tun pe awon number ye baba bawo la se ma debe ati wipe e so ra se sunu aye ni
2: is 091-58-99-4696 is 091-58-99-4696 or is 081-32-38-9415 is 081-32-38-9415
0: ise awon leye to da ona rehu ohun lo pa se je bayi
2: amen
0: oga sama sami mi to wa woli allah re waju ba kole arole obada re lo soro pelu ase ti o nbe ninu oruko jesu christ omo olorun oni ni gi sola o ayi itaye re pada si rere
2: amen
0: ha mo ni ayi to ayi re pada si rere
2: amen
0: mo ni ayi to ayi re pada si rere
2: amen
0: ibi kilu to ba tin gbo mi ki owo oluwa ko wo be lo
2: amen
0: bo se sami ile ko duro re si fun
2: amen
0: bo se sami ile ko anu si fun
2: amen
0: bo se sami ile ku ro lowo si fun
2: amen
0: gba odure di olorun
2: amen
0: gba odure di olorun
2: amen
0: gba odure di olorun
2: amen
0: gba odure di olorun
2: amen
0: gba odure di olorun
2: amen
0: in the name of Jesus
2: amen
0: in the name of Jesus
2: amen
0: you tend the passport to the travel and you take back to the embassy to the jetty that dog bag do a papo near the Sunday near Gomez Juabo or do I pay and not only one and not a woman and not a single at the Michale be one year on the one boom Miloni and the boa Lara and what's up call we pay your Yanuba a big baron but only no could it tap war but town it tap war ise ko ni takwo
2: amen
0: ba gbe bi bo ga ni e o du sharp to ni e ani e ko to ti jona ti ora anu gba bo le da pastor le anybody ja jo gbadua oluwa wi pe pe won si ipade o mo bi npi o bayi o to mu o yi radio e to fi gbo mi loni ana o wa lara mo ta ro mi si oga ko to pe 3 weeks wa bi bi pe awon ona pa si ko to gbo ri re lo e yo mo lorun e ja gbadua ba to ke baba
2: baba
0: lọwọ aláìléyàn
2: ìrọ lọwọ aláìléyàn
0: yàmílẹnu adúà
1: ọkọ jésù ẹdùnú
2: bàbá o
1: ìrọ lọwọ aláìléyàn
2: yàmílẹnu
3: I don't know. Hallelujah!
0: I do a thank God, I'm so
3: Baba.
0: woli yi
2: won to pe woli
0: ya mi lenu
2: ya mi lenu o ko de e bi mo ya mi lenu mo to pe woli ba tan le ya mi lenu ya mi lenu ya mi lenu
0: yesu oluwa wa
2: amen
0: e pe awon number ke baba woli e fi ase gbadura fun mi ase ton be ni oruko aje star fun yin e bi sure fun mi ati pe bawo mo se ma debe mo ni ko pe ti ma fi gbe e pe awon number e
2: 0915899 4696 0915899 4696 or 0813238 9415 0813238 9415
0: Ko awon adresi sile ko adresi sile to ba ti de ise ni dimu ni egbe da round about ye face on my condo bus stop genesis bus stop ni biti petrol cam wa ye bi o kala lati be so pe o lo si park and street touch woli bankole bazaar
2: na wa
0: to ba nbo lati ya rapaja o le duro ni okun ala lati okun ala ye gbe okada so wi pe o lo si park and street touch woli bankole wa gbe edebe to ba nbo lati songo o le duro ni gate abe song gate bi okada cross other side ni biti honeyland school wa ye bí ọ̀kadà láti bá àti bá bus stop yẹn sọ pé òun lọ sí bakare street sọ pé bazaar ló ń lọ bakare street tọ́ọ̀tì wòlíì ìbákọ́lé wà ń gbé ọdẹ bẹ orí ẹ ò ní takò àdúrà
2: amen
0: ẹgbẹ́ sáré gbàdúrà mẹ́ta ìsọpẹ́ bàbá ibi tí ayé sọ pé mo ṣubú sí
2: ibi tí ayé sọ pé mo ṣubú sí
0: bẹ́ẹ̀ mi dìde níbẹ̀
2: bẹ́ẹ̀ mi dìde níbẹ̀
0: ó yẹ sọ pé bàbá ibi tí ayé ni mo ṣubú sí
2: ibi tí ayé ni mo ṣubú sí
0: bẹ́ẹ̀ mi dìde níbẹ̀
2: bẹ́ẹ̀ mi dìde níbẹ̀
0: àdúrà
2: ó kọ dé
0: God bless you.